ẹ̀gbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Thursday. Today is 25/06/2026. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run tó lógun tó lógun. Mo ń kí yín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ, mo ń kí yín lórúkọ Jésù, ẹni tó kú tó sì jíǹde. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run o, ẹ dìde ńlẹ̀, ilẹ̀ tó ti mọ́. Gbogbo ẹ̀yin Sona Church, ẹ dìde ńlẹ̀, ilẹ̀ tó ti mọ́. Ẹ̀mí Olúwa sí mi lójú yẹ́, ó ní ká ṣe nǹkan tó yàtọ̀ tá a ṣe rí. Ẹnìkan ní kí ni nǹkan o, ó ní a ṣe Matthew 7:7. Matthew 7:7. Bá a ṣe ń gbára lẹ̀ fún ìpàdé 7:7 special. Bá a ṣe ń gbára dì fún Women Convention. Ẹ̀mí Olúwa ní ìta bá ṣe lónìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò wá sọ testimony ẹ̀ ní agbára Ọlọ́run nínú ìpàdé 7:7. Ẹ dìde ńlẹ̀ gbogbo lé. Mo gbèdé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ wà ní Sona Church, gbogbo ẹ̀yin tẹ wà nílùú Èkó, ṣe ẹ gbọ́ pé mo tún ń bọ̀ lọ́jọ́ Saturday ní Abẹ̀sán Stadium ìkan náà níbi tí ẹ̀mí Ọlọ́run rán mi bọ̀. Níbo lo ti ń gbọ̀n mi, níbo lẹ ti ń gbọ̀n mi?